wọn láwọn ò ní márì àwọn kan ra rọbọọtì ni ètò bá jóbi rọbọọtì obìnrin wà rọbọọtì ọkùnrin náà wà oríṣiríṣi àwọn kan ní ọmọ lòkè ní táwọn èèyàn mọ tí wọn fi ń bára wọn lò pọ lóòótọ wọn gbìyànjú ni ìwọ gan mọ pé kò lè dàbí kò sọgbọn tóbi lè dàbí system náà try but àìmọye nǹkan ni ò lè ṣe fún ọ ó máa sọ nǹkan mẹrin tí ọlọrun nìkan lè ṣe ẹ wá dìde mọmì tó o bá gbàgbọ nú ọlọrun ẹyin tẹ bá wà lórí facebook tẹ ń gbọ mi ẹyin tẹ wà lórí youtube tẹ ń gbọ mi lọwọlọwọ báyìí tó o bá nígbàgbọ nínú ọlọrun ọgbà ọlọrun gbọ tẹ sójú ẹ pé bàbá ràn mí lọwọ fúnra rẹ help me yourself olúwa ràn mí lọwọ tó o bá sì ti sọ bẹẹ tán sí ààrẹ fún ènìyàn mẹta mo ń padà bọ̀ ń bí láìpẹ́ tó bá ti di 6:30 máa bọ́ sórí youtube máa bọ́ sórí facebook ẹ jẹ́ ń pòǹdà kí n sọ báyìí bí àṣẹ ṣe ń jábọ́ lára mi lónìí àyájọ́ ọjọ́ tèmi náà èmi àti ìyàwó mi tá a mark wedding anniversary wa òkè ta lágbára gùn tó mí ẹlẹ ọjọ́ lọ́jọ́ lọ́dà bí àná yìí mo lè rántí màálù tí mi ṣe wedding gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ marry ọ̀fẹ́ lọ́kọ ọ̀fẹ́ láyà tó o bá ń gbọ́ mi lórí facebook tẹ sójú ẹ̀ pé olúwa settle me maritally ọlọ́run settle èmi náà ìpele àwọn méjì máa gbàdúrà fún láàárọ̀ yìí mi náà má kàtà hayas kí n tó gbàdúrà fẹ́mi àtìyàwó mi àwa náà mark wedding ẹ mọ kí wa o mọ ń bọ kẹ tó mọ kí mi màá sọ ntẹ ìkí mi ní ìsìn mọ ń bọ ẹ kúnlẹ gbogbo ẹyin tó bá ṣe wípé kó tó di may next year o ti fẹ́ marry ìpele kejì gbogbo ẹyin tẹ ti fẹ́ gbé bébí yín dání kó tó di may ọdún tí ń bọ mo fẹ́ gbàdúrà fún yín láyàjọ ọjọ́ tèmi àtìyàwó mi so pọ̀ ìgbéyàwó wá sì léso gbogbo ṣe ń jẹ ti ọlọrun tó bá ń gbọ tí mo mọ dákọ ọmọ ológun ọmọ ara àtọmọ ológun ara àwọn ògo tí ọlọrun fi ta wá lọrẹ ni mò ń dákọ ẹ kúnlẹ kí n gbàdúrà gbogbo ẹyin tẹ ń gbọ mi láàárọ yìí ní àyájọ ọjọ tèmi náà ṣègbéyàwó ọlọrun ìwọ ló ṣe fún mi ìwọ lọ ràn mí lọwọ mọmọ ìkúnlẹ sista ìkúnlẹ bàbá ìkúnlẹ bróda ìkúnlẹ agbára tí mo ń fúnyàn ní egungun nínú egungun àti iṣan nínú iṣan rẹ agbára ìmọ̀ oníkọ wọnú ìpín ìràwọ̀ ẹ ẹ bá kú àbìdà àyà ọkọ tá a dá mọ àyà tá a dá mọ egungun nínú egungun tiẹ mo sọ lẹẹkan náà kí ọlọrun kọ yọǹda ẹ fún ọ wá gbọ mi you will have second chance gbogbo ẹyin tó dàbí ẹni pé ìgbéyàwó yẹn ò fẹ́ ṣiṣẹ́ látòní lọ mo kéde there must be peace receive the new wine in your marriage receive the new wine in that marriage marry settlement for this brother marry settlement for this sister ìgbéyàwó yín kò fìdí múlẹ̀ kí onímọ̀jẹ̀mú àánú kò ṣe yín lógo lórúkọ bàbá tọmọ àti tẹ̀mí mímọ́ ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ kúnlẹ̀ tẹ́ ń wojú olúwa fún ọmọ ó dédìdì ó dàṣẹ nígbà tó bá mọ̀ sí àtẹ̀stímọ́nì fún mi pé ẹ̀yin lẹ sọ ní àyájọ́ ọjọ́ tẹ̀ máàkì wedding anniversary yín pé ẹ̀yin náà lóyún pé lóyún ẹ̀ sì gbé ọmọ pọ̀n ìbejì ìbejì ìbejì ìbẹ́ta ìbẹ́ta ìbẹ́rí ìbẹ́rí ìbàrún ìbàrún ìbẹ́fà receive it ẹnìkan ní bẹ́fà kẹ̀ lórúkọ jésù mo ti ń san ọrẹ fún àwọn ẹni tí ó bí bẹ́fà ó ti ń pé ọdún méjì báyìí every wednesday ẹ torí tí ń tó sọrọ wọn lọla mo ń bẹ ọlọrun kí ọlọrun kọ jọ nímọjẹ rúbọ special offering mo mọ fi ṣe bá ń fún ẹnìkan níbẹfà nínú iṣẹ ìránṣẹ mi so tẹnìkan bá bíbẹfà kò ní yà mí lẹnu torí mo ti ń san ọrẹ rẹ lẹ nínú àgàtó àyà láìsí ivf ẹnìkan ní bẹẹni torí pé mo gba ọlọrun gbọ mo ti rí bẹrin mo ti rí bẹta mo ti rí bẹjì mi ò tí ì rí bẹfà ìbẹfà mo tọrọ fún ẹnìkan lẹẹkan náà in jesus name mọ̀mọ́ bó o ṣe ń jáde lọ lónìí ọlọ́run tí mo ti ẹ̀dá lẹ́yìn mo ní kó tì ọ́ lẹ́yìn ó wà gbádùn ayé yìí wà tún gbádùn ayé tí ń bọ̀ ó jà ṣàṣàṣàṣàṣà mọ̀nà àṣà ẹ̀mí olúwa ní ikọ̀ mi rán wọn létí lẹ́ẹ̀kan sí inú jésù nìkan ni ìsinmi wà inú jésù nìkan ni ayọ̀ pin sí wòlíì tí ń dún ìṣọ́ ọmọ ọdún tí mo ti ń dún ó ti súnmọ́ ogún ọdún tá a bá ka ogún ọdún bóyá láàrin ọdún kan péré lókù tí ó fi wo bí ogún ọdún tá a ti ń dún lóbi tó ló ń bá gbé ẹ̀dá sókè tán ìmọ̀ permanent ẹ̀ ni tó ló ń bá fàyàn sókè a ní wọ́n fà ó sókè ó lè pẹ́ kó tó gbé ọ̀gá ṣùgbọ́n tó báyìí lè gbé ọ̀gá tán a mọ̀ gbé ọ̀gá lọ títí láì ni ó lè pẹ́ kó tó fún ọ lówó bọ̀ tó báyìí lè fún ọ lówó a permanent owó yẹn mọ mẹ́rin kan tó lè fún ọ ní ìsinmi màá sọ nǹkan mẹ́rin
to le ri nikan ninu Jesu bi npari.